0: Nice. Láàrin 1 week, sister yẹn ló ń make 1 million plus. Ẹ jẹ́ ń bèrè pé level wo nìyẹn o ní secretariat. Tó bá le jẹ́ ní business. Àìmọye nǹkan ni ojú yọ bẹ̀rẹ̀ sí sísí. Torí pọ́ lọ nǹkan sí lójú. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ nǹkan fọwọ́ méjèèjì sí ojú ẹ báyìí. Èmi pàṣẹ ni gẹ́gẹ́ bí ikọ̀. Iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀. Ìṣíjú tó fi dọlọ́rọ̀, in tó ṣe tó fi make ẹ̀, in tó ṣe tó fi tayọ. Bí wọ́n bá jẹ́ o ṣe àmì, kójú ẹ kó sisi. In the name of Jesus Christ. Agbára Ọlọ́run tó tó gba ni, ó mú ìpín ìràwọ̀ ẹ yí padà. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, àánú ò sí lẹ́kùn fún ọ, sàmì kó o gbé tó àmì mi. Ẹ jẹ́ àlọ́ church. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún iṣẹ́ tún wo system kan, tún wo nǹkan. Wo nǹkan o, nǹkan kan mo tún sí ọ lójú sí yìí o. Aago mẹ́jọ àbọ̀ la pàdé láàárọ̀ yìí. Tọ́ ọ̀bá lè wá láàárọ̀ wá ní aago mẹ́rin. Ìṣe ẹlẹ́ẹ̀kejì nìyẹn. A fẹ́ bọ́ kúrò lọ́wọ́ fa ìkórìíra. And ẹ jẹ́ ń fele ìkun. Olùfẹ́, ó tú àkókò tó mọ̀ ní ibi tó ti mọ̀ gbàdúrà o. At least lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò pọ̀ ju o. Ntọ́ ọba ṣe ń Wednesday yòókù tó di Sunday. Mọ̀ mọ̀ lagidi, mọ̀ mọ̀ àwọn káàmù ni, káàmù ni. Kí wọ́n fi ń gba wọn bí wọ́n ń ṣe ọ níyè ni. Kí wọ́n tó ní ọmọ fi ìrúbọ lẹ̀ tẹ́nìkan bá ní fọ ta bá ní fọ rẹ́ lẹ̀. A ti kọ́ ní nǹkan tó ti gé nílẹ̀ mẹ́wàá. Kò sẹ́nì kankan tí ń sọ pé kò ṣe tágbára tó tó lè tágbára rí ọ̀ka. Ẹ jẹ́ wo bọ́ọ̀lù ṣe sàánú mọ̀mọ́ iná.
1: Orúkọ mi ni Ajíhìnrere Bọ́lá Adémọwọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá Adúpẹ́ nítorí pé ẹ gba ìpè yìí. Wọ́n fún wa ní Holy Communion. Holy Communion yẹn mo wá gbé lọ sílé.
2: Sọ ń gbọ́ tí wọ́n ní wọ́n fún wọn.
1: Ìgbà tí mo gbé délé, mo wá fi àgbógbó bí bàbá ṣe ní ká ṣe ṣe, mo àná ìsìn gbogbo inú ilé. Mo wá gbé lọ sí inú gáràjì. Mo wá dà síbẹ̀. Mo ní àpò tí ń lo mọ́tò. Kò sí mọ́tò ní di mi mọ́.
2: Ẹ ti lo mọ́tò dáadáa tẹ́lẹ̀, kò wá sí kankan mọ́.
1: Bẹ́ẹ̀ni, mo ń lo mọ́tò, mo ń lo driver. Kò sí kankan. Ọlọ́run ìpè Holy Communion yìí, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún mi. Mo wá dà sínú garage.
2: Ẹ dànù garage tí ò sí mọ́tò ńbẹ.
1: Bẹ́ẹ̀ni, ìgbà tó máa di the following week, ẹnìkan wá sínú ilé. Gbogbo tó wà nínú ilé, títí dorí spoon, títí dé orí AC, kò sí nǹkan tí wọ́n change nínú ilé. Everything.
2: Ọba yín kó tuntun tuntun wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àmì yẹn kọ kàn ṣe kó sì tún dáalé. Lẹ́yìn Holy Communion tó sùí, àwọn nǹkan ribiribi tọ́jú ọ̀tún kan sí àmì yóò wọlé. Sit down.
1: Lẹ́yìn ìgbà yẹn bàbá, mo rò bóyá ó ti mọ síbẹ̀ ni. Àfi bí ẹnìkan ṣe pè mí, wọ́n ní mọ́ mi ṣe bẹ́yìn mọ́ mi Adémọwọ́, mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹ wá síta, mo ṣe máa yọjú síta, mo rí Highlander blue.
2: Highlander.
1: Bẹ́ẹ̀ni, bólẹ̀ kí ló ṣẹlẹ̀ talent tó pè mí? Ó ní mọ́ mi wọ́n ní kí n gbé mọ́tò ìwá fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Wọ́n ní ẹ gbé wọ́n, ta ló ní wọ́n gbé wá gẹ?
1: Mi ìfẹ́ ẹni yẹn fún mi.
2: Ó ní kẹ́ ẹ mọ́ sọ síta. Ẹ wo, ó nìyẹn o. Ṣé ẹ gbé wá sọ́ọ̀ṣì lónìí báyìí? Òun lẹ gbé wá báyìí? Ànáwó ẹ̀. Bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì, kó tó di birthday ìyàwó mi ń July, fi gbogbo agbára ṣe àmì, káà rẹ jáde. Wọn ò rá o, wọn fún wọn ni. Ẹ mọ̀ bínú, ẹnìkan ni àbíra ni, ẹ tọ́ ọmọ ọdún mélòó mọ̀?
1: 62.
2: Ó ti tán. So ìyá 62 ni ọmọ parọ́, ọ̀ṣà mi ni wọ́n. Ṣé n tí wọ́n sọ ìṣọ́lọ̀hún lè ṣe ni? Wọ́n change gbogbo àga nulẹ̀. Ìmí tó ń bọ̀.